0: falawa.
1: Mo fẹ́ wẹ̀ láàárọ̀ ọ̀la kẹ́ jẹ́ ká tún darapọ̀ pẹ̀lú peaceful peace. Ọ̀pá dìrọ̀ orí ọ̀rọ̀ ọlọ́run oní ìṣẹ́jú péréte iléeṣẹ́ rédíò 1103.5 FM. Kí ọ̀rọ̀ rẹ̀ kó so èso rere nínú ayé gbogbo wa. A tún kó ojúmọ́ rí lẹ́ẹ̀kan sí i.

palẹ àwọn ìwé ìròyìn láti èdè òyìnbó sí èdè yorùbá tó múnádóko ìlú mọ̀ọ́ká ni wá ilé toko lọ ti ń gbọ́ wa gbogbo ọjà tí ẹ bá polówó lórí ètò wa wàràwàrà ni ó ta.

palẹ àwọn ìwé ìròyìn láti èdè òyìnbó sí èdè yorùbá tó múnádóko ìlú mọ̀ọ́ká ni wá tilé toko lọ ti ń gbọ́ wa gbogbo ọjà tí ẹ bá polówó lórí ètò wa wàràwàrà ni ó ta nítorí ẹ tàlókù.

Sáà bá rẹni tó ń tọ́jú ẹ ni. Tá ò sí mu ń tá a lé gbé fún un. Ọjọ́ àjọ̀dún nítorún làbá gbàlù ká máa jó ká sì máa yọ̀. Àbá yín yọ òfayẹyẹ ọjọ́ ọ̀bí yóò ní. Ọ̀gá wa, bàbá wa, Alhaji Ọ̀túnba Adéwálé Sábánà Balógun Àwàlà, Ọ̀túnba Igbóbi Ìṣàbẹ́, àwọn òṣìṣẹ́ yín ní MRS Ìtìrẹ́ Road, Ìjẹ̀ṣà ló ń kí yín. A sì ń ṣe ládùúrà fún yín pé ọwọ́ ló ń lulẹ̀ ẹgbó, ẹ ó lulẹ̀ yìí gbó, ọrùn ló ń lulẹ̀ kẹ́ gbó, ẹ ó lulẹ̀ yìí gbó, ìbàdí ló ń lo kíjì pa gbó, ẹ ó lulẹ̀ yìí gbó tuàtuà láṣẹ Èdùmarè. Alhaji Ọ̀túnba Adéwálé Sábánà Balógun, ẹ ó lu ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o, pẹ̀lú àlàáfíà àti ara líle pẹ̀lú ìdùnnú àti ayọ̀. Àwọn òṣìṣẹ́ yín ní ilé epo MRS Ìjẹ̀ṣà ló ṣe ládùúrà yìí pé a ti rí yín lọ́dún yìí, a tún rí yín lẹ́ẹ̀mí tó tọmọ láṣẹ Èdùmarè. Happy birthday to you, ọ̀gá wa Àwàlà.

0: Ọkọ̀ bálálé àwàlà o.
1: Àwàlà wálé àwàlà o.
2: Happy birthday to you, ọkọ mi. Olówó orí mi, ẹni bí ọkọ mi, Alhaji Osunbade Wálé Sáúbánà Balógun Àwàlà. Emi ìyàwó yín olólùfẹ́ yín, Alhaji Abọ́lálé Murayọ̀ Balógun, ni mo ń kí yín pé ọdọọdún làárọ̀ rogbo, ọdọọdún làárọ̀ Hausa, ọdọọdún làárọ̀ Mobi látẹ, ọdọọdún làá máa rí yín láṣẹ Èdùmàrè. Ọkọ mi àtàndá, ẹ̀yin lọmọ olómù àpèrán, ọmọ olóra gogo, àsìngbà lọ́nà tòmù. Ewúrẹ́ ló sọnù lómù kí wọ́n má mú lọ yín. Ẹ kì í ṣẹgbẹ́ ẹgbẹ́ran gbẹran. Àgùsọ̀ bọ̀lọ̀jọ̀ lónù lómù kí wọ́n má mú lọ yín. Ẹ kì í ṣẹgbẹ́ ẹgbẹ́ran gbẹran. Adìyẹ òkùkó lónù lómù kí wọ́n má mú lọ yín. Ẹ kì í ṣẹgbẹ́ ẹgbẹ́yẹgbẹ́yẹ. Àmọ́ tọ́mọge rọ̀ gbọ̀dọ̀ bíi tèmi ọmọ Bọ́lálé Murayọ̀ Bánù lómù kí wọ́n má rìn ẹlẹ́sẹ̀ wá. Ẹlẹ́ṣin ni kí wọ́n rán wá. Nítorí ẹ̀yin ilẹ̀ rí kiní ńlá fi ṣọkọ ayaba. Congratulations sir, olùkíni Alhaji Abọ́lálé Murayọ̀ Balógun ayé àwàlà.
3: Radio 1 103.5 FM lonte siwaju ninu iwe iroyin Vanguard to jade laaro toni ohun ni awon ti won je agbe oni nkan ogbin awon na ma tin so ihun toju won ri o to si nkan opolopo won lominu ninu iwe iroyin yi ni aarin gbogun ni won tin so bi awon gogo awon nkan ta won lo gege bi ajile bo se ja wi pe iye owo e o sare soke si to si nje kise ohun ko je ka won eyan ko ma re won latari pe eyi ta won ma ko de gboro ati yi to ja wi pe eyi o pada se awon nkan mi ti ki dun mo awon ninu mole won ni owo yi ti wa poju ki joba orilede Nigeria ki won dakun dabo ki won ba won ri si owon eyi to ba owo awon nkan ajile tawon agbe ti won lo ibi eto kan to waye fodun 2026 to ni se pelu oro awon agbe ati oro awon onisowo nkan ajile National Bureau of Statistics IFDC Fertilizer Statistics ati awon elegbe won toro na kan ni won tin so oro yi wi pe edakun edabo ebi oni pa gbogbo wa o nje ti gba wi pe kini kan ki ba ni lagba kekere bayi na ni ti ma ba ni lo o ajo NDLEA won ma ti fowo sikun ofin mu baba agbalagba kan o awon baba agbalagba meji ohun ti won fi owo sikun ofin mu won ni ogun oloro ni won ma gbe eni odun 84 Godfrey Oji ni won pe oruko won won ni eni keji eni odun 75 Godwin Obiora ni won poruko todo ti won owo awon ajo NDLEA te won nigba ti won gbe ogun loro ti won si ni ogun aburu yi awon omo ile eko girama ni won ma nta fun ni ilu Umaya lara ipinle Abia olupinle Abia won ni ibe ni owo sikun ofi lo ti te won agbenuso ajo NDLEA Obiora oni owo ti awon baba yi lojo kokan din logun osu kefa odun ta wa yi olohun ko so wa nbe o ka won mo wa o ma jeje kuje nje ti gbo o nte siwaju
2: ododun la rorogbo ododun la rausa ododun la romobi late baba wa oga wa afuni lonje mawo be Alhaji Osunbade Wálé Sáúbánà Balógun Àwàlà Osunba Igbóbi Isabe ododun le o ma wa awa osise yin ni Mobi Itire Road Ijesha lo nki yin pe e ti sodun yen o tun se mi ninu owo ola ola ilera pipe ati idunu lase Edumare happy birthday oga gege bi baba olukini awa osise awala ni Mobi Ijesha

0: Radio 1 103.5 FM. Oh, Lonte, Siwaju. Nino, where are you the punchy? Toja de la Rotoni, Nick Pile Rivasi, Ipile Rivasi, hey, CP, O Magbadi Pio, Koyo, Latari Kini, Kini Washe, Nick Pile Rivasi, Commissioner Lokpa, O Lugbenga Adepoju, Mogbasi, Food Divisional Police Officer, O Yigbo Police Division, Don Beni, Abe Joba, Bile O Yigbo Area, Nino Ipile Wo, La. Wọn fi ẹ̀sùn kan DPO yo wọn ni wọn fẹ́ràn ọkàn máa gbowó rọmọṣọ wọn fẹ́ràn ọkàn máa gbowó ẹ̀yìn owó ribá wọn ni wọn ti ẹ̀rí ti jẹ́ nìṣó torí wípé kìí ṣe wọn ni wọn pe mọ obìnrin kan báyìí ó fi ẹ̀sùn kàn wọn ó ní lórí ọ̀rọ̀ àwọn ọmọ òun iwun báyìí iye báyìí òun ni owó tí òun ti tóun ti fún ọ̀gá yìí ni ẹni tó jẹ́ ọ̀gá wọn commissioner of police ìpínlẹ̀ ọ̀hún ni rárá sábò eléyìí kò ní bàjẹ́ látọwọ́ yín wá ẹ jẹ́ àṣẹ dáadáa nínú gbogbo tá a bá ń ṣe. Ǹjẹ́ ẹ ti gbọ́ Ọlọ́run kó máa ṣọ́ wa nílé kó ṣọ́ wa lóde ẹni ṣọ́ ni tá ò ṣọ́ tá ò sì mọ̀ Ọlọ́run ọba kó máa ṣọ́ wa o ibi a ti máa ráṣọ ibi a ò máa ráṣọ ìpínlẹ̀ Ògùn nìròyìn ọ̀hún fà mí lọ o níbi táwọn ọlọ́pàá nípínlẹ̀ Ògùn tí wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí kan o tó lágbára tó sì lọ́rìn lórí pé irú kú wo ni níbo ló ti wà ẹ̀yìn wọ́n bá kú ọ̀hún lé ni Ọlọ́run ṣàánú wa má jábúrò ṣe ẹnì kankan wa o ẹni tó ti jẹ́ òṣìṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí níléeṣẹ́ móhùnmáwòrán ìpínlẹ̀ Ògùn kìí tán Oyèṣùkú tí wọ́n sọ wípé òun àti ẹni tó jẹ́ aṣọ ẹnùkànnà fún ẹtí wọ́n sì sọ wípé wọ́n bá àwọn méjèèjì nínú ilé tí ẹ̀mí ti bọ́ lára wọn ní ìyànà agodo lábẹ́ ìjọba ìbílẹ̀ Owódìẹ̀gbá nínú ìpínlẹ̀ Ògùn ẹni tó jẹ́ agbẹnusọ àwọn ọlọ́pàá Olúṣèyí Babáṣèyí wọ́n fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ lánàá tí í ṣe ọjọ́ Àìkú tó tún jẹ́ ọjọ́ kọkànlélógún nínú oṣù kẹfà ọdún tí a wà yìí wọ́n ní àwọn àmì táwọn rí ńgbà táwọn débẹ̀ ó jọ pé àwọn èèyàn tí wọ́n wá gbẹ̀mí wọn yìí wọ́n fi tipátipá wọ́n fi wọ inú ilé wọn ni Ọlọ́run máa ṣọ́ wa ní gbogbo ibi tá a bá wà láàárọ̀ lọ́sàn-án àbí tó bá ṣe lálẹ́ ni Ọlọ́run kó máa dáàbò bò wá. Ǹjẹ́ ẹ ti gbọ́ Natasha wọ́n ní ilé ìgbìmọ̀ aṣòfin wọ́n ní wọ́n ti sọ wípé ó dá àwọn òwe ìwé ẹ̀rí tí ò pé àwọn òwe ẹ̀rí ayédèrú pension tuntun ló tún jẹ́ onílé ìgbìmọ̀ aṣòfin nígbà ni tí wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ sí ní palẹ̀ kó tó di pé wọ́n ó péjò upper chamber wọ́n ní ó ṣeéṣe kí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí kan báyìí o lórí ẹ̀sùn tí wọ́n sọ wípé ó wọlé sí ọ̀dọ̀ wọn lórí ìwé ẹ̀rí tí wọ́n ní à ń fura kì í ṣe lóòótọ́ sí Natasha Apoti Uduagan inú ìwé ìròyìn The Punch ló wà láàárọ̀ tòní tí wọ́n sọ wípé a ṣèwádìí ẹ̀ torí pé ẹ̀fúùfù lẹ̀lẹ̀ kan kì í gbóhun lẹ́ẹ̀gbé ẹ̀yìn ǹjẹ́ ti gbọ́ iléeṣẹ́ Radio 1 103.5 FM ó ń tẹ̀ ẹ́ síwájú ẹ jẹ́ kí Adé Abala ìpolówó ọjà ká mú nǹkan tó wà ńbẹ̀ ẹ má sì gbàgbé tá a bá dé Abala àgbéyẹ̀wò ohun tí a fẹ́ gbéyẹ̀wò láàárọ̀ tòní kí ẹ lè mọ̀ kẹ́ẹ̀sì bá wa dá sí bó tiẹ̀ jẹ́ pé a ti jù ú síta kẹ́yìn náà bá wa gbọ́ kẹ́ẹ̀sì bá wa dá sí 103.5 FM ǹjẹ́ ti gbọ́ ó ń tẹ̀ síwájú.
1: Jira tun wọle de o. Alihamdulilayi. Assalamu alaikum. Gbogbo Musulumi tó ń bẹ ní ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó ń fetífẹ́tìfẹ́ pé gbogbo múmìnì àti múmìnì náà òdodo síbi àdúrà àti wáàsí ọdún tuntun Ijra ẹlẹ́kẹtàdínlógún ìlú rẹ̀ ìyẹn 17th annual Ijra and Dua lecture eléyìí tí wọ́n pe àkòrí ẹ̀ ní Sacred Covenant of Citizenship Islam Security and Our Duty to Nigerian State tó máa wáyé insha Allah ọjọ́ Wednesday ọjọ́ 14 oṣù kẹfà ọdún 2026 nínú ọgbà ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó dídé bí agogo kan ọ̀sán níbi tí àwọn àfà tó nímọ̀ tó dáńtọ́ tí máa bá wa sọ̀rọ̀ ọlọ́run bàbá wa ẹ̀kọ́mọdọ Imam Lukman Abiodun Lawal Director Islamic Affairs Sam Etnan Air Force Base tó ń bẹ ní Ìkẹjà àti Sheikh Abdulrahim Abdullahi Sọlá ti Albarazi.

ẹni ẹn kí gbogbo ẹ̀ ń tẹ́ lórí ọ̀fẹ́ àti àǹfààní àti máa gbọ́ mi ní gbogbo ìpínlẹ̀ Èkó lásìkò tá a wà yìí lárọ̀dá òjò. Mo kí gbogbo ẹ̀ ń tẹ́ lórí ọ̀fẹ́ àti máa gbọ́ mi ní gbogbo ìpínlẹ̀ Ògùn ní àròdá òjò. Gbogbo ẹ̀yin ti Ọ̀yọ́ ti iléeṣẹ́ ìkànnì rédíò rédíò 101.3.5 tó ń dọ́dọ̀ yín ní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ ojúnà márosẹ̀ Lagos Ìbàdàn Express Road lẹ́wà ní àbí ẹ̀yin wà ní orí afárá ẹlẹ́kẹta Third Mainland Bridge. Ẹ má gbàgbé iṣẹ́ tó ń lọ lọ́wọ́ ní orí afárá Ìdó mọ́ gbogbo kátà yẹn. Ẹ̀yin ti Èkó Bridge gbogbo ń pátá mọ̀ kí o pàápàá jù ẹ̀yin ará pápá. Òjò yìí tó rọ̀ mo mọ̀ pé yóò ti dá ọ̀pọ̀lọpọ̀ nǹkan sílẹ̀ ní agbègbè àpápá yẹn. Pàápàá jùlọ láwọn ibi àwọn ọ̀nà wa ò da tó gbogbo ẹ̀ la máa sáré yanjú láàárọ̀ tòní. Lẹ́ẹ̀kan sí mo kí pé ẹ kú ìyálẹ̀ta sàẹ́kù ìyálẹ̀ta màẹ́kù ìyálẹ̀ta gbogbo ẹ̀yìn ẹ̀gbọ́n wa lọ́kùnrin àti lóbìnrin. Mo sì kí lẹ́ẹ̀kan sí pé ẹ káàbọ̀ sórí àkànṣe ètò tí ẹ mọ́ ń gbọ́ níbi ọwọ́ aago mẹ́wàá sí aago mọ́kànlá ní gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ Ẹtì Friday. Lónìí ẹ ti mọ̀ wípé aago mẹ́wàá àbọ̀ sí aago mọ́kànlá lẹ́ẹ̀mọ́ bá mi pàdé gbogbo ọjọ́ ajé Monday. Nínú Adé sì dùn ayọ̀mí òkun bẹ́ẹ̀ bá lè bá mi polongo ẹ̀ fún àwọn èèyàn pé ọmọ yẹn Adé Olúwa Adé Fọlárin Okun Adé ìjọba worldwide Mr. Pilot ó máa ń wà ní iléeṣẹ́ Radio 101.3.5 ní gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ Ẹtì Friday. Ètò ó la mọ́ ń ṣe onímọ́tò onímọ́tò. Ẹ má gbàgbé lórí ètò yìí àǹfààní wà fún gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi. Tí Yorùbá yín ò dá ń gájíá tó tẹ́ ẹ fẹ́ fi èdè Gẹ̀ẹ́sì bá mi dòwòpọ̀ lórí ètò yìí àyè gbà yín o. Ìpolówó ọjà sì ṣe pàtàkì ò pọn dandan tó túmọ̀ sí pé oníṣẹ́jú méjì oníṣẹ́jú mẹ́ta oníṣẹ́jú márùn-ún àtàwọn oníṣẹ́jú kan gbogbo tẹ́ ẹ bá fẹ́ polongo tẹ́ ẹ fẹ́ polówó ẹ jẹ́ àgbè lárugẹ o. Ètò eléyìí ó yàtọ̀ sí ètò ìgbéraga kọ́ o Ọlọ́run ọba Èdùmàrè ni o. Ọ̀nà méjì tá a máa tọ̀ lónìí afẹ́sáré dára lẹ́kọ̀ọ́ láàárọ̀ ọjọ́ ajé Monday. Mo sì mọ̀ pé ìgboro kún torí pé láàárọ̀ Monday Èkó ò ní gbàgbàkúgbà. Èkó kọ́ ìgbàkúgbà Èkó kọ́ ọlẹ́ ṣíṣe ní àárọ̀ ọjọ́ ajé Monday ni mo ṣe máa ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ wa pé tẹ́ ẹ bá lẹ́ni tó káwọ́rọ̀ lọ́jọ́ Monday ẹ fura sí o bí ò bá jẹ́ jàgùdà páálí tí ò mú kan mọ́ kan a jẹ́ pé ọ̀lẹ́ ni. Bí ò bá jẹ́ jàgùdà páálí tí ò máa mú kan mọ́ kan a jẹ́ pé ọ̀lẹ́ ni torí tó bá lóun jogún bá nǹkan kan torí náà òun ò ṣiṣẹ́ ńjọ Monday ò tagilọ́gbẹ́ ò tògùrọ̀ lọ́fà òdèdí ọ̀pẹ ogbẹnu òkè sọ́fẹ̀ ní ń roni tó túmọ̀ sí pé gbogbo àlà ń sáré kó lè bá da yóò sì da fún wa lágbára Ọlọ́run. Ọ̀nà méjì lè gbà kàn sí mi lóòrọ̀ yìí ibi ẹ bá wà sọ́nà yẹn já geere àbí ò já geere sẹ́kun mi ò dà wá láàmú tó lè mú pè ní flood 070-470-003341 070-470-003341 nọ́mbà àkọ́kọ́ nù nọ́mbà kejì ní 08181509 nọ́mbà kejì mo pè ní 08181509290 yẹn nọ́mbà yẹn wà lórí WhatsApp 08181509290 08181509290 hello yes sir e ku ya leta o hello sir yes sir baba n bole wa ìbàfò ṣó títí lẹwà ń báfò bóò ní ìbàfò ṣójú ẹyẹ dé báfò bàbá lílọ bíbọ ọkọ̀ wa ń kọ́ ṣe ń rí express níbi ẹwà ẹ sà àtọ̀tún àtòsí jágeere ọlọ́run ṣe ẹ bá kí gbogbo àwọn ará àbàfò ẹ dákun kí wọ́n ṣe jẹjẹ tọ́jú ọmọ tó ń kéyàn o yẹ sà ẹ ṣe bàbá ẹ ṣe iléeṣẹ́ wa radio 101.3.5 lẹ̀ ń gbọ́ lọ́wọ́. Bá a ṣe ń tẹ̀síwájú pẹ̀lú ètò ẹ jẹ́ kó yé ọ̀pọ̀lọpọ̀ wa pé sẹni bí òjò bá ti rọ̀ bó bá ti dá báyìí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé ewu ni. Ẹ jẹ́ ń sáré sọ nǹkan kan fún àwọn tá ń bọ̀ láti Korodú ọkọ̀ tó kórin tó wà ní ìràwọ̀ àwọn lasma ti gbé kúrò bóyá lóye ọkọ̀ kan gbérin láti fẹ̀rẹ̀
wa la won to je ki ona korodu ri ba kan loni amọ olohun seun awon lasma ti gbin oju won je ti gbe kuro ijamba oko papa ju oko ako iye fun ikole oko cement dangote to dan kan le ni anti kenny lati jade ni agric isawu road dari iyen na wa lara nkan to sokun ba so e ba kero ko e to fi feda bi igba to e popo die dari loni amọ gbogbo e ni won ti yanju amọ eni ba ku nko rodu mo fe ke e tetike e gbo mi o awon ori tabi meji meta ti sun e ba kero ko sin do de yin pe be fe be ko e kan lasiko ta wa yi ni ago mewa koja iseju meji di logoji ta wa yi ni o 10:38 a.m. e ma kan so e ba kero ko ni akoko mile 12 lati gun afara yen ke to de afara rara let ma te janu oko yin lo lo bayi e ma kan ekan na ni Benson roundabout papa julo fa awon to nlo to fe lo si Sagam Road o ma kan so e ba kero ko ni Benson roundabout eti o ba ma fi gbo ara wopo ti awon yan ba laaro yi oyin yi te mu lati Aruna wa si Agric bus stop amo ki isa lase pa o mo fe ki opopolopo aka se suru ki e se kini ni ke tele ilana oko loju popo o se pataki je mo so number keje wa lori WhatsApp 0818150 9290 0818150 9290 e ma gbagbe bi nkan kan ba yo yin lenu to nda yin lamu ni oju popo e lanfani ati pe ke so Olorun loba to ni onu abayo lowo amo ni won ba ori ofe ati anfani tawa na oni eto aye ka gba yin yoju a gba yin yoju eto aye ka pe akiyesi ijoba si a pe akiyesi ijoba si eto ba ye ka na lori ofe ati se atunse le lori amo se atunse le lori e ma ja gbagbe gbogbo ojo aje Monday si ojo eti Friday le to yo ma waye oni moto pe lomo yin Ade Oluwa Ade Folarin Okun Ade Mr Pilot fun rara e oda eja e sare so ile fun wa so ba kan ko to wa ni keja lohun tawon kan nitori omi ni omi ko looto ekun omi yen bere nigba ti ojo de amo o fa lese kese mu to fa ogbo oju lati national lo lo ti pada wa si keja long mo de ni fi da yin loju pe kun se nkan to nira ju last ko ta wa itoro ti fere dada o ti diku dada mu gbe to ba nbo lati lezik o fe le ma de lezik mo gan tori opopolopo ti won ti koja me ti won kaya kaya oke e ma kaya oke abe ite be kuro le te won pe bi owo ago mokanla ile to ku ile tori so ba kiro kon national pada wa si Ajayi Farm pada wa si Lezik rara mo le fi lokan bale bye bye bye e ri awon eso tu popo lasma won be nbe lotun losi ti o si ifoya kankan ni gbogbo ona e lasiko ta wa tori na e ma bo lati wa koja te ba de ma gun oke lati lo si Mobile Bank Anthony ko seun ti o nira ju lasiko ta wa yi nkan ti mo kan ma so ni pe gbogbo enikeni to ba wa ni Mobile Bank Anthony to nlo si papa ko furu pupa la legbe keji so e ba kiro ko wa lodi keji o fe ni ba lo si airport so e ba kiro ko wa nbe fawon to nbo lati kode so so e ba kiro ko wa ke to de roundabout abi afara yin ke a o si yen awon ke te ba koja be e ri pe irin ajo yen ya kankan amo yen oni ke ma pon yin to lo si airport bus stop ke mo so fun yin amo to n pada bo lati airport aba won to nbo lati isale ti won gun oke to tun mo pe awon to nbo lati national to bo nso ba kan ko national to wa gun oke e ma mi kokosu wa la nbe la rara lati ma lo si gbogbo Bank Anthony o de di igba te ba koja inu baraki awon ologun ta mo si TY Lagbaja barracks ni Maryland e koja isiwaju die ke to ko so e ba kiro ko die to wa ni Maryland gbogbo ti mo so fun yen ke di mu bo se ri niyan awon ko to fe yi pada lo dabi igba to ko fe ma da awon to nlo duro ko si yan kan fe nikeni to ba nlo para lati gbogbo be lo si charity ni o lo si custom ni o te fi gun ori afara lasiko iko si wa la kan kan be mu so tona korodu ni korodu road ki sare fi to yin leti ise iwaju wa ta se ni korodu road enikeni to ba nlo si korodu road lasiko ta wa yi lati Maryland irin ajo yen ya kan kan amo service lane kan fe peju express lo lasiko ta wa yi service lane kan fe peju express lo tori ko to ti o ba da awon eyan duro ti won sa fun ni service lane won ti di awon Lagos Public Works won ti se lori e ni ose to koja wa yi service ten yen gan ko ya kankan ju express lo express na ki se gbogbo yo se pa e sa kesi pe awon ko afafa trucks won po repete ni express yen lo je ki awon idani duro yen die die ko ma wa amo ko se nkan to nira ju lo tun ato si lapapo ikorodu ro fe ni to nlo si yaba ikorodu fe ni to nlo si jibo ko se nkan to nira ju rara rara te ba bere lo mi pe bo olosodi laaro e n bere lo wi pe osodi te fe bere se lati ona musini abi osodi te fe bere
lati ona ikeja do gbe lati ona keja e teja na okan Louis Abraham lati Bolade lowo lowo bayi awon to gbe lati ona musin e ma teja nu ko ke to di abi afara e mo to sele nbe ile ise to nse ojuna ta mo si julo zaga won ti gbe agolo container kan si abi afara yen o so ona e di bi meji ona e to so di bi meji yen awon oko to nkero awon wa nkanja afara eyin te nbo lati musin eyin nu atun ma jo du ona yen gba pẹlọkọ nla pẹlọkọ kekeke n to fun be epo niyan se ta ba le jo se suru lati abi afara yen ta se suru yen Dorita Brown Dorita Brown ti awon ko to be yi pada ni o papa jo yi to po dunu won ko akero won ba ti morisi ta ton igba egun won se ma ja ero n to je suru nbe yen niyan ke te ba ko ja be te di enu gate arena die bayi eri pe yin agun yen o ja gere lati ma bo ni ona ladipo sogunle je mo so fun ile nkan o sodi musare mu ni kia kia yen o ye je kin bo si Lagos o sodi apapa express road o sodi apapa express road ati salaye fun wa nipa Lagos Ibadan express road ojuna maro se Lagos Ibadan express road amo o sodi apapa express road musare mu yi kin tu wa bere si ni si oju ago kin tu bere si ni gba ipe lawon bi ti mo ba si menuba ti o da bi gba to pe ko dodo si ko buru je ajo so to ni mo si ma mu ni ajo lagba olohun lo si gbogbo my two lo si suru alaba barracks lo si trefia laro lati trefia o da mi loju bi n ba mu de ija niki die loku lo si ona badagbe bayi ba se gba mi to lori eto ni ojo aje monday loni ojo aje ojo keji le logun ninu osu kefa egba odun o le 24 ago mewa o ti koja iseju 4 le logoji 10:44 am lati le se radio 113.5 e dakun epolongo eto yi ni gbogbo ojo aje monday si ojo eti friday ni amon gbadun ara wa e de mo pe itutu ni parepete ni onimoto pelu ade oluwa ade folarin okun ade mr pilot 0704700341 ni number 0704700341 ni number ti an lo 0704700341 tabi number keji 0818150920 number keji embe lori WhatsApp 081 ele pe ele le wa ba so lori WhatsApp 081 8150 9290 081 8150 9290 kini nkan ti e nkoju loju popo lowo lowo bayi abi kini nkan na ti o ti sele sin loju popo ni ko pe ko pe ti e si opo opoluku musu o je ogbe okan lokan aya yin nitori pe kini ko ye yin bi gba ti eyan je ni bi eyan je lori loju yin e salaye ti e ba salaye a ma mo amo ta fun yin a de mo ona te le gbigba gbigba ti yo fi je ona abayo fun yin lagboro olohun lohun je kari wa la o laburu ni sele si o kokan ninu wa o ma nje ka ifi fun mi lopolopo igba ko lo ma jare laburu te ba ri awon ogu were awon modi ti won gba ball loju popo lopolopo igba mo ma so fun awon to nwa oko abi en to nwa lupupo kada ma ko du o iwo ni ko se kini iwo ni ko diri eku ko si bi awon mo se le je bi to koda ko su soju popo bo ko e ba ti ko lu to kada ba ko lu ninu eyan mewa ti won ba wa nbe mẹsan lo ma gbe leyin omo yen o won lo ti pa yan won lo ti moto ko luyan o ti gba iri e ti po ko nbo nbo won ri pe o sare o o ma ya ilenu pe enu aye bayi lebo won a yoro pada won ni ah iri asapajude e ti poju o ti mu oti ni o ti mu nkan ni ko ni driver's license nbo lo ti roko se ohun tun ko se mechanic ni o ti ko lomo lomo o ti je gbese ko se to ma so pe omo yen jebi ko to ri eyo kan to ma duro lori iduro pe ah arakunrin yo sare jeje lo nlo ko omo yi ni ke bawi o ngba bo loju popo o de ri moto to nbo arakunrin tun fun fere o te honu pelu e na ere ball lo cha nsa to fi wa ku senu oko rara o won ni so be o won a gbe bi fun alare won a gbe ari fun elebi won a duro ti e bayi ni olorun ma si jare jo atejo nla jojo kiri olorun ma jare oro ta so fun ewere yi elomi ti tori e wa lo gba ewon di ba se soro yi lagboro olorun ipin buruku ko ni je pin wa bi odun se pari lo yo won ni fi kokon lo wa sawati ani rogun e won lagbara ile jumare e je n wo boya mo le gba ipe kan se abi meji se 081
081-8150-9290 ni number 081-8150-9290. Mo n gba awon ateje kan latodo alukuru ajo lasma Alhaji Adebayo Taufik ti won je ka mo pe Mr. Pilot awon dola emi awon kan ninu ijamba ko lori Tomiland Bridge laaro yi iyan alukuru ajo lasma Adebayo Taufik ni won fi iyan ranse si wa pe awon dola emi awon kan ni aro yi lori afa eleketa Tomiland Bridge latari ijamba ko ti o sele nbe pe ehn won ni oko akeru ehn oko akeru 18 passenger gebi won si gba enu eni to je oga agba fun ajo lasma general manager lasma Alhaji ni ogbeni olalekan bakari oki ni won gba enu won so pe oko akeru ati oko aladani ati alupupo kada awon meta ni won wa ninu ijamba oko na gebi en to je alukoro ajo lasma Alhaji Adebayo Taufik boti tari esi wa pe amo awon dola emi won pe olopo kada e lo dabi igba to e pe o fi ara pa yan yan na ninu ijamba oko na sugbon olohun o je ki o buruju be lo pe awon si ti gbe gbo atoko aladani atoko akiru ati oko ati alupo kada

0: lọ́nà ìgbẹ́, lọ́nà ọ̀rùn, lọ́nà ìṣáájú, ọlọ́wọ́ bá a ní dákan ojú kan lọ. Ẹ gbọ́, torí bá kún, alábẹ́là á sáàtọ̀. Tódò bá wá kún, òmùwẹ̀ là á pè o. Tó bá wá yẹ ti pé tó ta bá bà débi ká a ṣètọ́jú ojú, kójú ó mọ́lẹ̀ níkisi, kójú ó mọ́lẹ̀ rokoṣo. Iléeṣẹ́ tọ́lọ́wọ́n bá mi dáde rẹ̀ fún tí wọ́n mọ ìtọ́jú ojú. Iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution, àwọn gangan lọ́lọ́wọ́n bá mi rán. Àwọn lọ́lọ́wọ́n bá mi rán torí wípé ọlọ́wọ́n bá mi fẹ́ nìkan sí jẹ nìkan lọ. Àmọ́ mò ń bọ̀ ná mi òde, ẹ jẹ́ kí n dẹ́ka polówó ọjà. Ẹ kú òkèlè.
1: Láti àti pariwo lọ́jọ́ tó ti pẹ́ pé wọ́n ń bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Bàbá gangan lẹ́mọ̀ bá tí ó máa dá
2: gbogbo ènìyàn lọ́hùn.
1: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: Yálà ó ti pẹ́ tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
1: Ẹ ti náwó náwó, ó ti sùn yín, ẹ ti fẹ́ gbà kẹ́mú.
2: A ò mà ní gbà
1: kẹ́mú àbúrú.
2: Chronic infection ló ń yọ wá lẹ́nu tó ti wá dẹ́kọ̀ nẹ́run.
1: Tó ń ṣe àkóbá fojú wa àbí a ti ṣàyẹ̀wò.
2: Wọ́n ní àpọ̀jù ṣúgà ni ò jẹ́ kójú wo clear.
1: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòro ojú lè gbà wá.
2: Ní bàbá Òṣùlá léwu àti gbòfún tó fi lè kojú ẹ̀.
0: Bó sì jẹ́ gẹlẹ́lẹ̀ sì gbọ́ ọ̀hún. Ẹ̀yin ẹ pé bàbá sórí nọ́mbà yìí, bóyá ẹ̀yin fẹ́ lọ bá wọn ń bisẹ́ wọn. Ẹ wá wò wípé kẹ́ ẹ má bàa kó sọ́wọ́ àwọn tí ó máa fà yín. Ẹ̀yin ẹ pè wọ́n sórí nọ́mbà yìí kẹ́ ẹ tó lọ. 091 57 58 9016 091 57 58 9016 tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 070 38 61 51 68 070 38 61 51 68 Kó tó di pé òun ó tẹ̀síwájú. Ẹ̀jẹ̀ sáré sọ̀rọ̀ bàbá kan tọ́lọ́wọ́n bá mi gbàdúrà ẹ̀ látọ̀dọ̀ bàbá wa bàbá Òṣùlá. Arákùnrin, àwọn ọmọ rẹ̀ ń bẹ nílùú Òyìnbó. Bíi kójú dédé máa sú, ibẹ̀ ló ti bẹ̀rẹ̀. Díẹ̀díẹ̀ tó fi di pé bàbá yìí ò ríran mọ́. Wọ́n ti gbé káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà fúnra rẹ̀. Wọ́n ti lọ sáwo àìmọye ilé ìwòsàn ni wọ́n ti gbìyànjú. Wọ́n kàn náwó orí àtù náà ni gbogbo ẹ̀ bọ́ sí. Làwọn ọmọ bá wò wípé àwọn ò lè wo bàbá àwọn níran. Òun ló mọ báwọn ṣe délùú Òyìnbó. Wọ́n ní kí bàbá ọmọ bọ̀ nílùú Òyìnbó. Ṣé kí n má tàn yín? Gbogbo bí wọ́n ṣe gbìyànjú tó, ojú kan náà ló padà já sí. Bàbá ò ríran o. Òun ni wọ́n bá dá bàbá padà sí Nàìjíríà. Bàbá ti gba kámú pé tọ́. Bọ́lọ́wọ́n bá mi ṣe kọ́ pòun ó lu ìgbésí ayé òun tó kùnú. Ọ̀rẹ́ bàbá ìkan ló wá lọ́jọ́ kan ló wá wò wípé a lè máa bá a lọ báyìí. Òun mọ̀ bìkan tẹ́ ẹ bá níwò wípé ẹ ti náwó ẹ̀jẹ̀ àjọ débẹ̀. Bàbá yìí kọ́kọ́ wò pé gbo ló tún fẹ́ dàbí gbogbo ibi tóun ti lọ. Àmófọ kankan pé òun ò fẹ́ gbó ọ̀rẹ́ òun lẹ́nu. Bàbá yìí tẹ̀lé wọn ó di iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Nígbà tí wọ́n débẹ̀, wọ́n bẹ̀rẹ̀ ìtọ́jú. Bàbá tó ti rí bí ọyẹ́ tẹ́lẹ̀. Bàbá tó ti rí kùrukùru tí ò ti ríran mọ́. Nígbà tí wọ́n dọ́dọ̀ Òṣùlá Aba Eye Solution, Ọlọ́run ọba mi padà gbàkóso. Tẹ́yìn náà bá nírú èèyàn bẹ́ẹ̀ ní. Tẹ́ ẹ ní láyìíká yín tí wọ́n ti náwó. Ẹ̀yin máa mú wọn. Ẹ má jẹ́ kọ́rọ̀ wọn ó sùn yín o. Ẹ máa mú wọn bọ̀ ní iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Bàbá ò máa fẹnu ara wọn sọ àdírẹ́sì ibi tí wọ́n wà. Níbi tẹ́ ẹ ti lè rí wọn. Ẹ gbọ́, ìwo tó o bá ti gbìyànjú tó o ti lọ káàkiri, o ti lọ gbá, o ti làwo nípa ọ̀rọ̀ olójúdé yìí tó ti wá fẹ́ máa dàbíi pé ó ti ń sú wa. Ẹ ò tí ì dọ́dọ̀ ẹni tọ́lọ́wọ́n bá mi fi rán. e ti idodo eni to moju le ja re ni o anise mo si tun tenuma tori pe ohun to ba dani loju a fi igbaya ni gbogbo awon ti won ti wa sile ise osula aba ai solution gbogbo won lori gbala ari daju le yi je o e bo si jenu e je ndeka polowo oja na mo nbo o eku ka
3: awon agbabo won so pe igiguguru magbuni loju atokiri lati lo amojuto irinrun eda se koko se pataki ki olorun oba ma gba ode osan lowo oko wa wa nba mi e po ti oba wa nse akiyesi igike ya pere aise dede nipa iriran re tete dide buya ko to peju o se se ku ti nagbara nagboro ti won pe isoro aise dede iriran re loruko orisirisi ma tun fa koko sofo mo to ba ti ri apere aise dede lori ilera ara re tete so sita lati le jajabo to ba wa ri be ma bọlọdọ osula habal otito inu ati iberu olorun ni won fi sise ti won ko rudura
0: e ka abo pada fayin te ri number osula habal mo number won re o 070 3861 5168 070 3861 5168 tabike pin won sori 091 57 589016 091 57 589016 number tele pe baba sinu iwo tin ri bi oye tabi o tin ruku ruku ru odun lewo on ta bye bye abi eru oruko to wu ki won le ma pin fun o abi eyin ti le ti fe gba kamu e ba mo gba kamu aburu e ma gba kamu ti o da o adiye ti o ti ku o si le jagbado e tete dide nle e ma bo ni le ise osula aba ai solution baba gangan nbe pelu mi ni le agodo en to ba ya e gbo won o emi so fun yin pe to ba je ti ka soro nipa oju olokiti bi obo won o si nu gbo kokoro ti o si tawo bi alantakun e ma je ntan yin akose ni o se o ma to tu baba sile te gbo mirin mirin lenu won ke le mo pe lori oro olojude yi ati gbogbo awon aisan to nfa sababi re boya akonarun ni o apoju suga ni o abi arun ibalopo olojo pipe to ti wa dagba to ti di chronic infection to nbeje wo kaakiri ninu ara owodapa okobapa owodese okobese o ti gba onu loju elomi o ti je ki ifopa elomi o ga elomi se ni o ma mi gule gule telomi ba rin die won asimi lai moye igba loju ona ewo mo nbo na e je ka fese radio die e ku

0: e kaabo pada e wa gbo o awa omo gbogbo awa omo ti tawon baba awa n pariwo ton pariwo fun wa awon o morina daada awon o morina daada se loju n pa ton wa mi poroporo e ma je ko ro won o su yin e mu won wa si le ise osula aba eyin na o ni fa isan lo ba omo re ni o gbeyin awa na o baba to jiya nitori wa mama to jiya nitori wa won o mo gbodo di tan wole abi looto e ti gbiyanju o e ti sare sotun sare sosi sugbon beyin o ba ti debi ti olohun oba abi o ti de gbiyanju re lade bi igba ti o gbiyanju ni ile ise osula aba eye solution ibe ni ke lo o da mi loju pe te ba debe olohun oba mi o de gbiyanju yin lade won foju won rina kedere tawon na o fi alaafia lule aye ke eyan o fe jeun kori na ri n to fe je abi ka lejo o wole ka tete meni to wole olohun mo se wa laja wole kabi ta mo wa so pe kabiru ka abo ti kabiru o wole ta wa mewure ewure jade ai loju lo n je ki agbalagba o si ranran laisun toju o ba fo ese oni sina ai se dede oju lo me eyan sese ma fowo pa ogiri ko to rin ai se dede oju lo mu eniyan jasi koto jasi gegele eniyan tolohun ba mi ba kadara pe anada nu won dopin lori oju won to nyo won lenu lolohun ba mi oke ma n dari lo sile itoju oju osula aba eye solution opo olohun ba mi la won dibun o opo olohun ni won ba duro bẹ́ẹ̀ sì ré àwọn òkè ń farapamọ́ jẹ̀yàn níyà lórí òdodo ni wọ́n gbélé iṣẹ́ wọn lé lórí tá a bá ń pè wọ́n ní sẹ́ù nínú alágbo nílẹ̀ yìí gáúsù sàmánì tá a wà yìí nínú àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ìtọ́jú wọ́n tó bẹ́ẹ̀ wọ́n tó jù bẹ́ẹ̀ lọ ṣé ìròyìn iléeṣẹ́ osula aba eye solution kò tí ì dé ṣé tí ìgbọ́ ti yín ni àbẹ́ ẹ̀ mọ́ gbọ́ tantan tí wọ́n ń polongo wọn lórí rédíò káàkiri ipò àìrìnà kàwé tẹ́ wà yìí àìrìnà ka báìbù ẹ lè ka kùránì kòtù lẹ́yìn wò ojú yín ó wá ń jọ gegele ọmọ ló ṣẹ̀ṣẹ̀ ń fa ẹlòmíì ní tẹ̀tẹ́ kó tó lè jáde só tipẹ́ ló ti yín lẹ́ti wà lẹ́nu ẹ̀ àbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ dákun ẹ farabalẹ̀ kẹ ẹ gbọ́ nọ́mbà yìí ẹ̀yin ẹ pe nọ́mbà yìí o àwọn lọ́lọ́wọ́n ọba àmíràn gẹ́gẹ́ bí olùgbàlà fún gbogbo àwọn tó bá lárun ojú ó yá ẹ mú báyìrò kẹ̀kọ́ nọ́mbà ń kalẹ̀ báyìí 091-57-58-9016 091-57-58-9016 tabi ke pe 070-38-61-5168 070-38-61-5168 namba baba osula no baba osula lo so wipe ti awon ba si nbe laye ta won nbe loke ipe ko seni ti o mo figbo soju ko to le di pe yo mo riwe ka tabi ko to te computer imo figbo soju kawe imo figbo soju ka bible ki je ki eniyan mura si ohun to nyo lenu ninu oju e wo ohun to nyo ni lenu ninu oju la ba moju to ka eje a ka figbo sile e wo eje n tu baba sile ẹyin kẹ wa gbọ pẹrẹpẹrẹ ọrọ lẹnu wọn ẹ ó yá ẹ kú kalẹ.
1: lati ati pariwo lojo to ti fe pe won bo won bo
2: won ti de o
1: aba gangan le ma ba ti o ma da
2: gogo eniyan lohun
1: isoro eyi ke yi tin koju iriran eda
2: yana o ti pe tabo se se bere
1: ati nawo nawo o ti su yi e ti fe gba kemu
2: o ma ni gba kemu aburu
1: chronic infection lo njo wa lenu to ti wa de konerun
2: to si akoba foju wa
1: bi ati sayewo
2: won ni apoju suga ni o je ko du wo clear
1: ona meteta ti soro du le gba wa
2: ni baba Sula lewe akegbo fun to fi le koju e
1: toro lenu baba osula gangan
2: tori enu olofa lati gba mo ta o
3: to nje mo tun ki gbogbo eti to lanfani ati gbo wa pe aku dede akoko yi akanse eto ni latodo baba wa olawale osu olale ti gbogbo aye mo si osula haba eh baba ki won le mo pe eyin gangan le wa legbe mi e daruko yin fun amo Nigeria
4: eku dede asiko yi o ni bi gbogbo te ba tin gbo wa oruko temi ni olawale osu olale alase ilese osula haba
3: baba eje nbere bayi ki gan la won apere te eyan le ri ti o fi mo pe o ye ko won moju to oju ti fi riran lagu ara
4: ese atokun te eyan ba tin ri bi oye te eyan ri kurukuru ta nwo koto to njo gegele ta den tin bo lookan ta doju won mama gbogbo igba le ma wa mi loju poroporo gbogbo igba loju elomi ma se pin bi funfun le elomi ma nri o ye ka tete ma ki sara pe ipenija kan tin sele si iriran wa niyan
3: se mo wi pe beyan ba fe lowo oju ni o fi rin ajo ti o fi do lowo laye beyan ba lowo ti o fe ko lo le oju ni o fi ma toju owo to ni o tun ma se pe oju la ba kokko moju to lagwara baba ogbon wo le nda si bo le se nse to je pe awon ti won wa sodo yin ti won ba iran lowo lori aisan ati awon nkan to le ma koju lagwara nipa iriran ona wo le ngba ogbon wo le nda si
4: ese atokun oro wa da be npe nkan ti olohun ba ti yonu si se en ba tun wa fi dara se lo ma nda bi dan o se ri agbekale ile ise wa yi agbekale lori ododo lori kafewe ati bose itoju isoro tin koju iriran eda yi baba olohun ti fun wa tenu ko o tete bo lu ko o
3: kin to gba ni lalejo lori eto yi emi fura mi ti se wadi daada baba be yan ba fe foju kan yin bo won se le ri
5: head office wa wa ni ilu Ikorodu e bo le ni Agric bus stop e so pe n lo si asolo ile epo to doju pa asolo bus stop yen street to wa legbe re Odo Arawa Street number 30 Ebere Osula Haba nbe atun wa ni Ladipo bus stop ni Ikeja Long Losodi ni bi bridge elese yen erin siwaju eri Majok filling station te ba ti debe shopping complex to wa legbe re Magnet shopping complex Magnet shopping complex e wonu re Ebere Osula Haba nbe eyin ti Sagam te ba ti de Ilaye roundabout ewo inu haki won yen ti won ko ilaye si gadagba ewo be ni waju CAC church ebere osula aba nbe
3: elomi itiju ni ojo jade itiju pe se aduru mi san gbodo gbo pe mo n wa ogun oju kaaki abi mi oriran daada baba imoran wo le ni furu awon eyan be
4: ibaran mi fun iru eyan be yen ni pe won ni ami mara ki npe loruko aisan je tu mi si ta ki nfi on sile o loruko re keji nti ba nse eyan te nba fi mara o nto hun o fe ko fohun sile niyan e tete be se ngbo e mo fi gbalado la e mo bo lori ise iwosa ibile olohun lo fi ran wa o
3: baba ki la won asiri ti baba yi lo tori pe kin to mo yin ni mo tin gburo yin osula aba papa julo lori itoro olojude yi nipa pe keyan oriran kedere tabi to ba je bi eni pe iriran eyan o ja gerege ko kilea boye lo mi en to ba sumo ko ni ri afi ti an ba mu jina si isowo wa ko elomi tori pe ko riran ni ojo wa ko mo to fi gba driver elomi ranso ranso nti o je ko sise re mo ni pe oju yen ko sise bo se ko sise iyen be o baba se ajogun ba ni abeyin na lo ko
4: ese atokun se ri ise itoju oju ni lana tibile ati awon aisan mi to nfa sababi re ajogun ba ni o ise egban baba temi ni nigba na lo mu gbo wa lo ma wo wa a ro pe won fi ya je wa nigba na
3: ba kan ran yin se
4: se wa ri iba ti a wa bere sin se ise yi ta wa ba dara kekere a wa dabidan nigba ila to wa mo yi pe ase o da keyan o farabale atoda keyin o joko tagba
3: baba e je nbe bayi tori opolopo na fe bere lowo yin pe igba gbo opolopo ni pe teyan ba fe lo soju o lati kan sinu oju ṣugbọn ngba mo dele ise yin mo ri pe gbogbo nte se kale fun itoju oju yi ko si ti won kan soju nbe mimu ati lilo ni
4: eseun te ba re lomi to ba pe wa baba awon ti lo ta won bi kan o se se pe ta won ba dodo yin won ka kini sa won loju ni awa la won wa so fun e pe e lo fokan bale nile ise ti wa o gbogbo ewe ati gbo ta nlo se itoju oju ẹnu báyìí lẹ ti gbà ló ẹ sì máa wá fìlì ẹ lójú. Gbogbo àwọn egbòogi tá a fi ń ṣe ìtọ́jú ojú àti àwọn àìsàn tó lè fa sábàbí ẹ níléeṣẹ́ wa lílò ni sẹ́nu.
3: Kìí ṣe pé wọ́n kàn sójú àṣírí kan nìyẹn o. Bàbá ó túmọ̀ sí pé òótọ́ lọ̀rọ̀ táwọn oníwàádìí tí wọ́n ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ti ń dààyàn láàmú nínú ojú àti inú lọ́hùn-ún lọ̀pọ̀lọpọ̀ ti ń wá jíjẹ mímu ẹlòmíì ó wà lára tó ṣokùnfà tí ń dààmú rẹ̀ lójú. Bàbá wa níṣẹ́jú kan tó kù yìí àwọn èèyàn lóríṣiríṣi ló wà bẹ́ẹ̀ tó jẹ́ pé tí wọ́n báyìí tí ì ti gbòbọ ojú wọn lè kàwé. Arábìnrin kan tó wá sọ́dọ̀ yín tó jẹ́ pé ó lóun ti ń lo ìgò láti bí ọdún bíi mẹ́fà ṣùgbọ́n ṣe tóun wá tóun lo àwọn egbòogi yín òun jùgò lẹ̀ fáṣán ìní èyí tí wọ́n fi ń ṣe oge nìkan nílò báyìí.
4: Bàbá tẹ rí abala bíi tẹ dùn mo tún fẹ́ sí àwọn èèyàn wa ní làákàyè nílé. Ṣé ẹ rí èèyàn tí ojú bá ń yọ lẹ́nu tán súré lọ rèé gbàgò ọ dàbí ẹni pé èèyàn ń gbìyànjú àti sún wàhálà síwájú ni o. Torí tẹ bá lọ bá wọn tẹ complain pé nǹkan kan ṣẹlẹ̀ nínú ojú yín wọn á fún yín ní gò kan.
3: Wọ́n fún yín ní gò.
4: Tẹ bá tún padà lọ wọn á tún mú gò yẹn wọn á tún change ẹ̀ fún yín.
3: Ok wọ́n máa pààrọ̀ gò.
4: Bẹ́ẹ̀ ni atọ́kùn ṣe wá rí gbà tí ojú bá wá kọ sẹ́ tí ò rí na mọ́ rárá kọ̀ wá sí júpítà ìgò kí ni mo wí atọ́kùn.
3: Bẹ́ẹ̀ bógò yẹn ti lè lágbára tó.
4: Tó lè wá
3: pé kí wọ́n fi sójú.
4: Tó lè mú ìmọ́lẹ̀ wá sí ojú tí ò rí nǹkan kan mọ́.
5: Ṣé ti ẹni tó lòun lọ sílùú òyìnbó lọ ṣe ìtọ́jú ojú ń bẹ̀ tó padà dé Nàìjíríà wa ń bí odidi ọdún mẹ́wàá báko ló fi ń rí kùrukùru tó sì wá sí iléeṣẹ́ wa tí ò lòjú ewé àti gbòlọ́ lọ́dọ̀ wa tọ́lọ́ ń fìṣe yanu.
3: Bàbá eléyìí báyìí ọjọ́ yàn lójú pé egbòogi téèyàn lè papọ̀ mọ́ra wọn tí ó sì lọ mọ́ tọ́jú ojú láìsí pé èèyàn kan sójú ìyàlẹ́nu ńlá gbáà ni onílẹ̀ yorùbá à ń gbìyànjú o. Bàbá kí n tó yọ̀ǹda yín ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n lè pè yín sí 070-38-31-61-68 Baba, irú àwọn àìsàn wo ló lè ṣokùnfà ìṣòro ojú? A mọ̀ pé iṣẹ́ àbínibí yín ni tẹ̀jọ̀gùn bá àjẹbíni lọ́dọ̀ tí yín. Irú àwọn àìsàn wo ló lè mọ ṣokùnfà ẹ̀?
4: Ẹ ṣe àtọkùn. Èmi a máa sọ wípé ẹni tó bá mọ̀ kó o ní ìmọ̀ láti ṣe ìtọ́jú ìṣòro tó ń kojú ìrìn rẹ̀ dá tí ò bá ní ìmọ̀ lórí àwọn àìsàn kọ̀ọ̀kan tó lè fa sábàbí rẹ̀ olúwa rẹ̀ ò mọ nǹkan kan o.
3: Bàbá ẹ bá dárúkọ bíi mẹ́ta ń bẹ̀ a mọ̀ pé ó pọ̀ tó lè máa ṣokùnfà irú àwọn àìsàn bẹ́ẹ̀.
4: Ẹ ṣe àtọkùn àpọ̀jù ṣúgà wọ́n jẹ́ àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì téèyàn bá ní chronic infection rí ó lè ṣe okùnfà ìṣòro tó ń kojú ìrìn rẹ̀ dá paríparí rẹ̀ ni ò gbólógbo akọ náà.
3: Ó túmọ̀ sí pé mẹ́tẹ̀ẹ̀ta yẹn olórí àwọn okùnfà tó lè fà á kéèyàn mọ́ ìran dáadáa ni.
4: Bẹ́ẹ̀ ni atọ́kùn.
3: Ẹ sọ̀rọ̀ àpọ̀jù ṣúgà lẹ́ẹ̀kan tí èèyàn bá ń ṣàkíyèsí àpọ̀jù ṣúgà lágọ̀ ara. Ọ̀nà wo ló fi lè gbà pé òun ti ní àpọ̀jù ṣúgà? Irú àwọn ara àpẹẹrẹ wo ni ọmọ rí?
4: Ẹ ṣe àtọ́kùn. Ìbéèrè tẹ́ ẹ béèrè lọ́wọ́ mi yìí ìbéèrè tó kẹnu ni o. Tẹ́ ẹ bá ń gbọ́ ikú ń bọ́ mọ́ rìn ọmọ ò tètè fura àpọ̀jù ṣúgà ló ń jẹ́ bẹ́ẹ̀ o kò ní mú wa o kò ní mọ́mọ wa o. Gbogbo àwọn tó ti mú Ọlọ́run lọ́jọ́ ìní bá ń tú wọn lẹ̀. Tí èèyàn bá ní àpọ̀jù ṣúgà á dàbí ẹni pé ayé ń ṣe olúwa rẹ̀ ni. Ẹ̀rẹ́ lómi kọ́ọ̀bù omi kan ló mu bíi mẹ́fà ni ó fi ṣẹ̀yọ́ ẹ̀ padà. Bó ṣe ń mumi bẹ́ẹ̀ lọ́nà ọ̀fun rẹ̀ ń dry. Bẹ́ẹ̀ bá ti rí èèyàn tó ní àpọ̀jù ṣúgà yìí ló máa ń siwájú tí ìfúnpá èèyàn tí ó fi bẹ̀rẹ̀ sí ń ga tí ìfúnpá bá ti wá ga tó já síkè ẹ mọ wá rí ẹni bẹ́ẹ̀ tán bá ju nǹkan lẹ̀ gbì àyà wọn á ṣàdédé já. Ṣé rí ẹlòmíì tí ṣúgà yìí bá ti lọ tó ti bọ̀ tó ti wọ inú iṣan ara wọn á wá jẹ́ kó bẹ̀rẹ̀ sí máa rẹ gbogbo iṣan ara. Wàá rẹ ẹlòmíì wọn á gbẹ́sẹ̀ lélẹ̀ á bẹ̀rẹ̀ sí ń kan mọ́ ìrìnbùsọ̀ méjì á di wàhálà. Ẹlòmíì tó bá gbẹ́sẹ̀ lélẹ̀ báyìí tó bá fẹ́ gbẹ́sẹ̀ á dàbí pé wọ́n de blọ́ọ̀kù mọ́ wọn níbàdí ni. ti suga ba poju ninu ara ki je eyan rorun sun ti suga ba poju ninu ara on lo ma nsi waju to ma mu ki elomi ko la oju le ti won ni ri nkan kan mara ra
3: ehe baba wa e soro nipa chronic infection iyen aisan arun te yan ko latara ibalopo akọ náà ń kọ tẹ mẹnuba lẹẹkan tó bá yẹ pé tó bá ń ṣèyàn lágọ ara ó lè fẹ ṣokùnfà ìrìnà déédé.
4: Ẹsẹ̀ atọ́kùn ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ látorí chronic infection tẹ́ ń sọ yẹn. Torí pé àwọn tí nǹkan wọ̀nyí ń ṣe wọn yìí tètè kíè sára kó tó wá jọba lódòkùn. Ẹ̀sà téèyàn bá ní chronic infection wọ́n lè kọ́kọ́ máa ríru àwọn àpẹẹrẹ wọ̀nyí ìsọkùnrin ìsobìnrin ojú ara lè kọ́kọ́ máa yún wa kí nǹkan kan máa jáde wá látojú ara tí ò tẹ́ wa lọ́rùn bínú ṣe ń kùn gbùrùgbù bẹ́ẹ̀ ni gbogbo ara a máa gbóná ara máa ta ẹlòmíì láì fi atapara tó bá wá lọ tó bọ̀ tó wọnú ẹ̀jẹ̀ a wá lọ di kòkòrò abẹ̀jẹ̀jẹ́ gbogbo ibi tó bá wá wọdé nínú àgọ́ ara a wá máa fún bẹ̀ ní wàhálà. Ṣé ẹ wá rí chronic infection tá à ń sọ yìí òun náà ló bí akọ náà run tẹ bá ń gbọ́ ògbólógbò akọ náà run nbìkan ló ti bẹ̀rẹ̀ ṣé rí ògbólógbò akọ náà run tá à ń sọ yẹn tẹ bá rí ẹlòmíì tí náà run bá gbá wọn mú àánú ọlọ́run ó ṣe yín fún wọn tẹlòmíì bá ń bẹra báyìí tí bá ń yúnra báyìí ní bus stop kò tiẹ̀ nífẹ̀ẹ́ wò bọ́yẹ́ nìkan kan wò ó àfọ́kù gòńpẹ́ lápò ẹlòmíì tó bá dé bus stop ń bí ọ bá ká wọn lára dé tí wọ́n bá ń fi ń bẹra kùràkùrà báyìí n ò tiẹ̀ ní mọ̀ pé ibùdó kọ̀ làwọn wà. Irú ògbólógbò akọ náà run yìí ni máa ń wọ́ síyàn lójú tí máa wá ba ojú jẹ́ àwọn bàbá ọjọ́ wọn nígbàgbọ́ pé ẹni tó bá fẹ́ ṣe ìtọ́jú ìṣòro tí ń kojú ìrìnà ẹ̀dá tí ò bá mọ̀ nípa oògùn kan tó lè kojú ògbólógbò akọ náà run onítọ̀hún ò mọ kankan o kéèyàn wú ti gbòǹgbò ti gbòǹgbò nítorí pé ẹsẹ̀ kan kìí déédéé ṣe atọ́kùn wọn ní ẹkún ló bá ikun wá. Gbogbo ohun tí ń ṣẹlẹ̀ sí ìrìnà ẹ̀dá ó níbi tí gbòǹgbò rẹ̀ ti bẹ̀rẹ̀ bàbá wa wú gbòǹgbò rẹ̀ yóò dàbí ẹni pé èèyàn ń gé igi lórí kò wu tegbòtegbònú tí máa wá fanu wàhálẹ́ lómi wọ́n ti lọ ṣe ojú bí ẹ̀ẹ̀mejì bí ẹ̀ẹ̀mẹta ẹja bí wọ́n léèrè kí ni ìdí rẹ̀ tí wọ́n ṣe fi ń padà síbẹ̀ wọn ò wú ohun tí ń ṣe wọ́n tegbòtegbò ni èyí tó wà lójú nìkan ni wọ́n mú nílé iṣẹ́ òṣùlá àbá ńbẹ̀ la ti ń wú gbogbo ìṣòro tí ń kojú ìrìnà ẹ̀dá àti gbogbo àwọn àìsàn tó ń fa sábà bí ẹ̀ tegbòtegbò tẹ̀ wá ní gbúrò rẹ̀ mọ́ gbogbo tí ń jẹ́ tọ́lọ́run.
6: tún leléyìí o láti iléeṣẹ́ òṣùlá àbá òṣùlá extra bitter ló ń jẹ́ bọ́mọ kékeré tàbágbàlagbà bá ń jẹun tódùtódùn àfi kẹ́ ẹ yà lọ ní òṣùlá extra bitter nínú ilé o ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kara yín tó wúwo kó fúyẹ́ ẹ fẹ́ mórìbọ́ lọ́wọ́ ìgbọ̀nsẹ̀ tó le koko tó ń fúnni ní tíà ẹ máa lo egbògi alágbára bí ara òṣùlá extra bitters gbogbo ìdọ̀tí tó ti dì sínú iṣan ara wa tí kò jẹ́ kómi ara àti ẹ̀jẹ̀ kó rìn lọ síbi tó nílò ẹ̀jẹ̀ tó wá fa kápá wo máa wúwo kẹ́sì wo máa wúwo ìrìn díẹ̀ láàrin àwa mi gúlegúle ẹlòmíì á gbẹ̀sẹ̀ lélẹ̀ ṣe ló dàbí pé wọ́n tẹ láìlọ́ọ̀nù mọ́lẹ̀ àti bẹ̀rẹ̀ ń dogun àti nàró ń di wàhálà ṣe ló dàbí pé wọ́n de blọ́ọ̀kù mọ́ ẹlòmíì níbàdí òṣùlá extra bitter ní kẹ́ ẹ máa lò ó máa ń rẹ̀ wá tẹnutẹnu ògbólógbò infection tó wà nínú ẹ̀jẹ̀ gbogbo ẹ̀ lòṣùlá extra bitter ó fọdànù ká wá móríbọ́ lọ́wọ́ ara yíyún ara títa ọwọ́ àti ẹsẹ̀ tó ń gbọ̀n rìrì ògbólógbò kòkòrò inú ẹ̀jẹ̀ ọlọ́jọ́ pípẹ́ tó ń bá àgọ́ ara wa wọ̀yá ìjà gbogbo ẹ̀ lòṣùlá extra bitter kájú ẹ̀ etí yín tó ń pariwo nǹkan tó lẹ̀ mọ́ wa lọ́nà ọ̀fun tó ń ṣe bíi kápọ̀ tẹ́ ò dẹ̀ rí pọ̀ iṣan ara wa tó ń fa ní sodẹ́ndẹ́n ọmọkùnrin tí kò lè ṣe ojúṣe lọ́dọ̀ ìyàwó ẹ̀ òṣùlá extra bitter ní kẹ́ ẹ lò ó fọ gbogbo ìdọ̀tí inú ara àti gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ tó wà níkun wa dànù káyé ṣàròyé apá ríro ẹsẹ̀ ríro orúnkún àti gbogbo ibi tó ń dùn wá nínú ara tá a ti náwó náwó sí inú wa tó ń kùn gbùrùgbù ẹ̀yọ́ yín tó ń pọ̀ lápọ̀jù gbígbìn lẹlòmíì ń gbin kìn kí wọ́n tó le tọ̀ ẹ̀yọ́ ẹlòmíì a máa wá ṣeré òṣùlá extra bitter ní gbogbo àwọn ènìyàn pàtàkì ń lò tí àlàáfíà wọn fi ń jẹ́ pípé o ẹ wá gbọ́ o àkíyèsí kan pàtàkì rèé tẹ́ ẹ bá ti ráwọn kan nínú ọjà tàbí níbikíbi tí wọ́n gbé spíkà sílẹ̀ tó ń pariwo ògùn iléeṣẹ́ òṣùlá àbá àwa kọ́ la rán wọn níṣẹ́ o gbogbo iṣan ara tó ti dòkú tẹ́ ẹ bá ń lo òṣùlá extra bitter gbogbo rẹ̀ ló máa bọ̀ sípò òṣùlá extra bitter ojúlówó egbòogi àjísan ni àwọn ibi tí ẹ ti lè rí òṣùlá bitter òṣùlá extra bitter nìwọ̀nyí.
5: Head office wa wà ní ìlú Ìkòròdú ẹ bọ́lẹ̀ ní Agric bus stop ẹ sọ pé ń lọ sí Asọ́lọ̀ ilé epo tó dojú pa Asọ́lọ̀ bus stop yẹn street tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Odò Arawa street number 30 ẹ bèrè òṣùlá àbá ńbẹ̀. atun wa ni Ladipo bus stop ni Ikeja Long Losodi ni bi bridge elese yen erin siwaju e ri Majok filling station te ba ti debe shopping complex to wa legbe re Magnet shopping complex Magnet shopping complex e wonu re e bere Osula Haba nbe eyin ti Sagam te ba ti de Ilaye roundabout e wo inu haki won yen ti won ko Ilaye si Gadagba e wo be ni waju CAC Church e bere Osula Haba nbe
7: e le pe wa sori ero ibani soro yi o 070-38-61-51-68 070-38-61-51-68 070-38-61-51-68
8: WhatsApp number wa na si ni a o ni fa isan lo gba o
9: Radio 1 103.5 FM News

0: Fox! Fox! Fox! Fox! Fox! Fox! Dia! Iwe ọkọ rẹ dà.
1: Ewo ń bẹ sà.
0: Gbogbo ẹ.
1: Ọ̀dà náà. License rẹ sà. Insurance rẹ sà. Fíkùrù. Roadworthiness náà sì rẹ sà.
0: Ok. Wáyé bá extra tire nkọ.
1: Extra tire rẹ ọ̀gá agánra ni kódà mọ ẹsẹ̀ rà ní pàápàá. Ẹyẹ wò fún rẹ.
0: Ok. Panápaná ọkọ̀ ìdá.
1: Panápaná rẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yìí kódà mo ti ẹsẹ̀ rà ní ẹlẹ́ tẹ́wọ̀ gan kó lè dá yín lójú.
0: Njẹ wáìpọ̀ ọkọ̀ ìṣiṣẹ́ báyìí tó dógùn ra bido burúkú burúkú yìí.
1: Awo ọ̀gá, a wá lè tan wáìpọ̀ ẹlẹ́ láì ṣe kó jòrọ̀ yín. Ọ̀gá ó ń ṣiṣẹ́.
0: Ok. Gbogbo ẹ̀ ló dé pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ yìí. Ọ̀dà òkú fa lóòdù o.
1: Ó fa lóòdù wẹ̀. Ọ̀gá èrò mi ò pé pàápàá ń bẹ lọ́nu ẹ̀yìn ẹ̀ ká.
0: Wọ́n kà tẹ́lẹ̀ kó tó wí. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. Ó ṣe láti kó àwọn èèyàn tó sanra ńláńlá méjì sẹ́gbẹ̀ ara wọn lórí sítì kan náà. N bọ̀ bá yẹ pọ́kàn yín tẹ̀sẹ́gbẹ̀ kan.
1: Ọ̀gá iṣẹ́ ni ẹ̀sán rọ̀ wa ní ìwọ kọ̀ mọ́ ni.
0: Ok, tó ní ìwé ọkọ̀ rẹ̀ pé.
1: Awo ó pé ìná àmọ́ gbọ́kọ̀ tí ò ní ìwé ti rí àìsàn ọmọdé níbi iṣẹ́ yìí.
0: Agbọ́ pé pé ìwé ọkọ̀ pé láàjẹ́ àbí ni ó dẹran nù sáàsùn ti
1: a. Mo rí yín kí n tó mọ lọ. Ń jọ ẹni pàápàá mo kunlẹ̀ lọ́dà ni. Àbí ojoojúmọ́ bí ọdún lẹ fẹ́ máa ṣe kínyàn òun. Ẹ mọ báwa náà rògbà tá a bá mọ rérò. Apá ìròyìn ti fẹ́ máa jẹjẹ lóko báyìí ọ̀gá.
0: Òwúrú. Yọ̀pọ̀ ọ̀tọ̀pọ̀ àgbà agbọ̀nrín èsì lọ fẹ́ máa jẹ lóko. Táwa bíi páàkì sí dákùjọ jọ mọ táwọn ìṣẹ̀ lọ́jọ́ lójú dáa mí lóhun dákùjọ.
2: Gbọ́dọ̀ fún ìwà àbàjẹ́ ni àtẹni tí ń fún ni àtẹni tí ń gbà ọba ìdẹ́lẹ̀ méjèèjì. Ẹ sì lùfin ìjọba.

ẹni ayé ṣòro àádẹ ló gbà yí pé gbogbo nǹkan tó wù ká a ní tó bá ṣe pé òun náà ló ń jọ wọn lójú pé àkí ló ṣẹlẹ ó ṣe wá jẹ òun ni àkíní kan ẹ wo ìyẹn ọ̀tọ̀ ni kódà lórí eléyìí tí chief commander Ebenezer Obey tí wọ́n sọ pé kí n dà tí ì ní owó kí la ní tí wọ́n fi wá di pé kí ní tí wọ́n máa ń wò bẹ́ẹ̀ pé wọ́n ló jẹ́ kí n wo tarákùnrin kan wọn ò tí ì dàgbà púpọ̀ náà ọmọdún márùndínlógún ó ti mọ bó ṣe ń ṣiṣẹ́ ó dẹ̀ ti ń kó àwọn kan jọ máa kó nǹkan jọ ṣùgbọ́n ṣe rí ibi tó wá ń gbé níbi tó ń gbé ọlọ́run ní jẹ́ ká gbé láàrin àwọn ọ̀tá wa ọlọ́run ní jẹ́ ká gbé láàrin àwọn ọ̀tá láàrin àwọn tí ò nífẹ̀ẹ́ wa ṣe rí ibi tó ń gbé gbogbo ìgbìyànjú bóyá wọn fẹ́ ṣe owó náà ni wọn fẹ́ ṣe gbá ni wọn fẹ́ ṣe àwọn tóun náà máa tiraka tóun náà máa ṣe títí ẹ̀ níbẹ̀ ká ní àwọn tó wà ńbẹ̀ tó yẹ pé àwọn tó ti ní ọkọ tó ní aya sílé títí mọ́ ẹni tó tún jẹ́ òun gan ló tún nílé wọn tún gbà lọ́wọ́ títí ẹ̀ ṣe rí ta bá ní bóyá owó náà jẹ́ bóyá bíi 10,000 àwọn tó kù máa san bóyá 5,000 òun nìkan máa dá gbé 5,000 kí ló gbé kí ló ní ó wá di ẹni tí kíní yìí tẹ́ ń lò yìí àbí kíní yìí tẹ́ ra yìí ẹ ti rí kéèyàn ní pressure port nínú ilé kán máa ní pressure port tún disturb kán lọ bá màmá ṣàánú fún wa ni èèyàn kan ní bóyá àárín àwọn púrúùtù ló lọ ń gbé bóyá àárín àwọn púrúùtù náà dẹ̀ ni nikan lẹ n lo pressure port kan ni pressure port n disturb pe port yin yi o ọjọ ti mo n gbọ mo ni ki lo ṣẹlẹ aye ṣoro eyan ṣoro kọlọn ba ko ṣaanu fun wa ko ma ja joko saarin awọn eka eniyan tabi awọn eyan ta ma mu ge pe eyi ọrẹ re ẹni ti mo le fọkan tan re ṣugbọn to ya pe wulẹ wulẹ ni sale ikun ko n ṣe bá a ṣe rò ó òun ló ṣe rí ẹni yorùbá náà ló sọ ó wọn ní ojú la rí ọ̀rẹ́ ò dénú ká lọ́ba kó máa ṣàánú fún wa ṣe wá rí gbogbo ibikíbi tá a bá wà àwọn nǹkan kéékèèké tá a bá ní nírẹni burúkú tí ó kojú bọ̀ bẹ́ẹ̀ mi ṣe sọ fún arákùnrin ọ̀hún lọ́jọ́ náà ni mo ní ẹ wò ó ṣe rí wọn bá tẹ ẹ níyìn ẹ má wulẹ̀ polongo ẹ má palanti ẹ tó bá ti yẹ pé wọ́n ní pọ́ọ̀tì yín ń pariwo ẹ̀yẹn ṣáàbá mi wá pọ́ọ̀tì gúdẹ kan kẹ́ ẹ máa lò ó nígbà tó bá yàtọ̀ náà bá pèsè àyè fún yín ẹ kúrò ń bẹ̀ ẹ lọ máa gbé níbi tẹ́ ẹ ti lè lo pọ́ọ̀tì yín tẹ́pẹ́ yín àti pọ́ọ̀tì yín nìkan lẹ́jọ́ máa sọ̀rọ̀ tó máa kọrin sí ilé títẹ́ yín ọmọ máa ṣe kọrin pọ́ọ̀tì yín máa súfe gan ẹni bá lo pressure port ẹ ti mọ̀ bó ṣe rí ó máa ń súfe gan pàápàá jùlọ tó bá tiẹ̀ ti di pé ó ti jiná tàbí ẹ wá ṣí pé óyá ó gbooru yìí nǹkan tí mò ń ṣe ó ti jiná óyá mo wá tà ẹ sókè á máa ṣe bó ṣe máa dún nìyẹn wọn dẹ̀ ní ó disturb àwọn kan ẹ lọ ra pọ́ọ̀tì gúdẹ tẹ bá wà bẹ́ẹ̀ tẹ́ ń gbọ́ mi tó dẹ̀ yẹ pé lẹ́yìn ló ti ń ṣẹlẹ̀ ẹ̀yìn náà ọlọ́run bá yóò pèsè fún ẹ̀yìn kẹ́ ẹ lọ́ra kan tẹ bá rí ọ̀dọ́mọdé tó ń gbérí ẹ má jẹ́ ká wò pé kí leléyìí ẹ má jẹ́ àfojú tẹ́ńbẹ́lú wọn àbí kẹ má jẹ́ ká fi ọ̀rọ̀ láti fi lù wọ́n wálẹ̀ kan sọ̀rọ̀ máa ń jáyàn wálẹ̀ o ẹ má jẹ́ fi ọ̀rọ̀ já ẹni tó bá ń ṣe pé ó ń gbìyànjú láti gbé ìgbésẹ̀ ó ń gbìyànjú láti gbérí sókè ìyẹn kan lórí ẹni tó ń gbìyànjú láti gbé ìgbésẹ̀ láti gbérí sókè ta máa ń fi ẹnu ọ̀rọ̀ ẹnu láti máa fi já wọn wálẹ̀ arábìnrin kan ní ọdún kan lọ òun náà gbìyànjú níbi tó ti ń ṣiṣẹ́ pé àwọn nǹkan kan wà bíi ó dáa ẹ máa bọ̀ ẹ wá sáré ṣe training afẹ́kọ̀ọ́yín níṣẹ́ afẹ́kọ̀ọ́yín lélẹ́yìí ẹ̀yin náà wá fojú sí o orí ìwé yẹn gbà láti òkè òkun torí òun náà máa ń tẹ gbogbo àwọn kìíní kó máa wò bẹ́ẹ̀ mo fẹ́ tẹ̀síwájú orí ìwé yẹn gbà láti òkè òkun lóòótọ́ ohun tó yẹ kó mú gbọ̀ngàn lọ sí ẹ́mbásì òun ló mú wá ó ti gbà á àwọn tó jọ ọ̀gá ẹ̀ àwọn bíi èèbó tó ń jọ ń ṣiṣẹ́ àwọn lè dá sọ́rọ̀ fún un àti pé wọ́n ti mọ̀ tó bá lọ òun padà bọ̀ náà ni wọ́n lè ṣokùnfà ẹ̀ pé kó máa lọ ó dẹ̀ gbìyànjú ẹ̀ ṣùgbọ́n ṣe mọ̀ pé ńgbà tó fi hàn
ẹnìkan tó jù lọ lẹ́nu iṣẹ́. Wọ́n ní à ṣé lè ni wọ́n máa ń sọ ni àbírú ẹ̀ ni wọ́n ń sọ ni wọ́n ṣáà sọ ṣé lè ni wọ́n máa ń sọ ni ọ̀rọ̀ yẹn pé kò ń ṣe nǹkan tó ń wá nǹkan tó ń fẹ́ kọ́ ni nǹkan tó mú dání òun ló mú arábìnrin yìí bó ṣe jù ú sílẹ̀ nìyẹn pé nígbà tí ò ti ṣe nǹkan tó ń gbẹ̀gbọ́n ta lòun báwọn lòun ti ṣe fẹ́ kọ lẹ́tà sí wọn pé kàn jọ̀kọ́ bọ́hún mú nǹkan tóun fẹ́ ìgbà tó wá di bóyá lẹ́yìn ọdún mẹ́rin márùn-ún lẹ́yìn ọdún bíi mélòó kan ṣá ìwé yẹn sì wà lọ́wọ́ ẹ̀ lẹ́yìn ọdún bíi mélòó kan tọ́rọ̀ jẹ débẹ̀ ni ó wá fi hàn èèyàn kan láàrin àwọn tọ́jọ́ ṣiṣẹ́ pé ọ̀gá lágbẹ́já kí ni ẹnìyẹn kan tiẹ̀ rí ni wọ́n ná bèrè pé kí ló ṣẹlẹ̀ ṣé ìwọ náà lọ ṣé o lọ fún training yìí ni ṣé o lọ síbẹ̀ ni security expo kìnnìkan kan náà mà pé kìnnì ọ̀hún gbà yẹn wọ́n ní ṣé o lọ ni láti òun ò lọ ń gbà tóun ò gba gbogbo nǹkan tó wà lọ́wọ́ ẹ ni wọ́n fẹ́ nǹkan tó máa gbé lọ sí ẹ́mbásì lélẹ́yìí wọ́n ṣáà ti mú lọ ṣèbí pálí wà lọ́wọ́ ẹ mú lọ kó o dẹ̀ mú lọ wọ́n ti pè é pé kó máa bọ̀ kó wá ṣe training wá dẹ̀ ṣe gbogbo àwọn nǹkan tó yẹ kó ṣe lẹ́tà tó nílò gbogbo ẹ̀ ni wọ́n ti fi ránṣẹ́ sí ẹ nǹkan tó yẹ kó wọ́n lọ ṣe di pé kò ó ṣe gbogbo nǹkan là ń sọ fún yàn a lè ṣe bí ìgbà pàà ń béèrè ìmọ̀ràn lóòótọ́ pé ẹ fún wa nímọ̀ràn ẹ fún mi lámọ̀ràn kó ṣe pé bí àmọ̀ràn ẹ gangan òun ni wọ́n ti máa ṣìwà lọ́nà ni wọ́n ti máa ṣe gbogbo ẹ̀ ti máa dàrú torí pé a ti sọ ẹlòmíì má sọ ní titi ẹ o má wulẹ̀ sọ fún èèyàn pé nǹkan báyìí ló ń ṣe torí pé kó tó lè padà rí ṣe ó máa ṣe díẹ̀ kálábìnrin yìí ò sọ lọ́jọ́ kìíní ṣe báwọn ọ̀gá tó ń bá ṣiṣẹ́ èèbó ni àwọn àwọn tí mo bá ṣe máa ti pé ìṣòrí kìíní ìgangan nǹkan tó nílò fún iṣẹ́ wa yìí ni wà lọ ṣe kò rí pé kangilá ni gbogbo wọn nǹkan tó nílò ni wà lọ ṣe wá tì í síwájú ẹ wá wo ọ̀rọ̀ láti ọ̀dọ̀ tọ́dún ẹ̀ tó ti ṣẹlẹ̀ arábìnrin yóò lè gbàgbé pé ẹnìkan olóṣọ ọ̀rọ̀ tó ṣí òun kúrò lójú ọ̀nà ayé ṣòro ayé le ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ìgbòkígbò tá a bá wà kọ́ lọ́run bá máa dúró ti gbogbo a kó ràn wá lọ́wọ́ kó má jà á bá ẹni burúkú tó pọ̀ àánú àtòrí ọ̀fẹ́ la á máa tọ̀rọ̀ ní gbogbo ògbà òun náà ni yóò máa jẹ́ títí gbogbo a pátápátá tó láti bí radio 101.3.5 fm tó bá ti ń di aago mẹ́wàá láàlọ́ mú ìròyìn àpapọ̀ èyí tó kẹ́yìn wá sí etí ìgbọ̀ wa lẹ́yìn tá a bá padà dé má gbàgbé pé àṣà àtiṣe ó wà níta tó bá ti dago mẹ́wàá àbọ̀ náà láà máa darapọ̀ mọ onítìyín ọmọlọ́lá ọlámì jùlọ nígbà tá a jọ máa ṣe ètò àṣà àti ìṣe 103.5 fm lẹ́wàá ẹ má yí kúrò ní ìgbà.

101.3.5 FM oríṣiṣẹ́ ẹran náà ni jíjẹ kọlọ́run bàkójọ kó ṣàánú fún akómàjẹ àṣì ẹran jẹ 09076486198 ẹyin tẹ́ ń gbojú òpó yẹn tẹ́ ń gbà ó dà pé bí ojú ọjọ́ bó ṣe rí òun ló fa tíyẹn náà tó fi ń ṣe bó ṣe rí ẹyin tẹ́ dẹ̀ pé 0704700331 pé ẹjẹ́ kó rinlẹ̀ dáadáa kí n lè rí gbé bí ìgbà tẹ́ ń ṣe flashing ni ẹ má jà jọ flash ara wa ẹ má jà flash ara wa rárá abala ibi tá a wà yìí ò lábala ibi tá a ti ń mòwe tá a ti ń parí ẹ tó a dẹ̀ ní tó tó bá ṣe pé ẹ̀yìn tiẹ̀ wà fẹ́ sọ̀rọ̀ nípa àtọ̀dọ̀ tiyín ni ẹ fẹ́ sọ̀rọ̀ nípa àṣà àti ìṣe ibi tẹ́yìn ti wá ojú òpó yẹn ṣí ilẹ̀ ẹ ṣe àjá pé kí a fi sọ àwọn nǹkan tí ẹ fẹ́ kí àwọn èèyàn kó tún gbọ́ nípa ibi tí ẹ̀yin ti wá ṣùgbọ́n ẹ má gbàgbé o ẹ̀yin tèmi ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bíi tèmi báyìí ìyàwó obìnrin tá a bá ń lọ sí àdúgbò Ìkòròdú ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ àwọn èèyàn wa ní àdúgbò ibi tí àwa bá ń lọ wọ́n ní orò wọn náà àwọn ọdún wọn tán máa ń ṣe ó wà ń ta ní ọ̀la ó wà ń ta lọ́la onípá àwa obìnrin lè kọjá ní àwọn àdúgbò kan torí pé fọ́bìnrin ìséde wà ẹ dúró sílé ẹni tó bá ní nǹkan kan pàtó tó fẹ́ lọ ṣe tẹ bá kúrò tó bá ṣe bẹ́ẹ̀ ń bọ̀ láti Èkó ẹ̀ ń bọ̀ láti apá bí kíbi tó bá wù kẹ̀ ti máa bọ̀ láti island ni o mainland ni tẹ́ ń lọ sí Ìkòròdú ẹ ṣáà ti bọ́lẹ̀ ní bẹ́ńsì tọ́lẹ̀ ní pọ́nà ògbólo tó níbi tẹ́ ń lọ wọ́n ní ẹ̀rọ máa lọ jẹ́jẹ́ kò rí pé kò dé gbogbo yẹn ẹ̀yin tẹ́ ń lọ sáà gíríkì kò sí wàhálà ẹ máa lọ sáà gíríkì kò sí nkankan ní gbogbo bẹ̀yẹn wọ́n wá àwakọ́ ni wọ́n ń wá ṣùgbọ́n tó bá ṣe pé ẹ̀ ń lọ sí bí ojúbodè ẹ lọ sí ọ̀tọ̀ ọ̀nà bá mi rọra dúró sí ẹ dúró sẹ́gbẹ́ kan torí pé àwọn ibi tó jẹ́ kọ́ ẹ bá ń gbọ́ kọ́ àwọn ibi tí wọ́n ti ń ṣọdún gangan òun nìyẹn àwa tá a jóbìnrin ni mo sọ ọkùnrin o ẹ má jẹ àwọn obìnrin kò sí lára ibi tí a máa gbà kọjá torí pé wọn ò fẹ́ wa ní ìta wọn ò fẹ́ wa ta wọn ní ká wà nílé ká máa gbádùn nínú ilé ẹ̀jẹ̀ káwa náà dúró sí inú ilé ká máa gbádùn ní láti máa yọ fètòfètò fún ẹni tó ń gbọ́ tó ní kí ni wọ́n ṣe bẹ́ẹ̀ kó ṣe wájẹ́ wọ́n ṣe máa fi tìyín dìlé mi nǹkan téèyàn lòun bá fẹ́ èlèyàn ń bá fẹ́ ẹ jẹ́ ká dúró ní dúró ibi tó yẹ ká wà wọ́n ní when you get to room you behave like a woman tá bá ti dé àwọn àdúgbò kan á ṣe bí ara wọn ni tán wá ní báyìí ni ẹ jẹ́ ká dúró láti bí aago 12 obìnrin tó bá sì wà ń ta tí ò tí ì délé ní wákàtí ẹ tètè kẹ tètè wá mọ́tò tẹ máa wọ̀ tẹ bá dẹ̀ ti mọ̀ pé ẹ rí mọ́tò ẹ wá ibì kan tẹ máa sùn sí tàbí kẹ padà síbi tẹ ti ń bọ̀ torí tó bá ti ń bi bí aago 12 wọ́n máa ṣe àwọn àdúrà tó máa ń ṣe yẹn lẹ́yìn yẹn gbogbo àwọn atọ́jú obìnrin ẹ má wulẹ̀ jáde ẹ dúró sínú ilé tẹ bá dẹ̀ mọ̀ pé ẹ jáde láago 6 àárọ̀ ẹ tètè jí kẹ wá ibi tó ó ṣe pé ọ̀nà tó gbà lọ ẹ tẹ bá bọ̀ láti ìjẹdẹ ìmọ̀wọ́ ńlá nǹkankan bẹ́ẹ̀ ẹ rọra àgbà kẹ máa lọ sí sábó sábó máa gbé yín ó máa ní bó ṣe máa gbé yín yà tẹ máa fi lọ jáde sí ọ̀nà bẹ́ńsì ìyẹn lẹ́yìn BRT ẹ lọ wọ ọkọ̀ bí tẹ̀ ń lọ láti ibẹ̀ yẹn ẹ lọ gbà bẹ́yẹn kẹ gbà kọ́nà yẹn kẹ gbà lọ ẹ dẹ̀ má gbàgbé pé pẹ̀lú èyí tó wà ńlẹ̀ yìí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ó máa wà láwọn àdúgbò yẹn kí ẹ̀rọra mọ bẹ́ẹ̀ ṣe máa rin ìrìn àjò yín 0704 700 3341 0704 700 3341 àṣà àti ìṣe abala tá a wà yìí abala òwe tá a ti ń mòwe tá a ti ń parí òwe ọ̀nà làwà.

2.5 FM lẹ́ṣíwà kí ẹ má yí i kúrò. Aṣọ àtiṣe náà ni ètò tẹ̀ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́. Ẹ jẹ́ rara yẹ̀bá kí n rọra ṣe báyìí ná. Wọ́n ní kí n kí èèyàn mi pàtàkì pé tó oṣù ọjọ́òbí ni òní igba ọdún ọdún kan mà ni yẹ ń lò fún ẹ lálẹ́ yìí. Igba ọdún ọdún kan ni ẹ̀mí ọgbọ́n ìmọ̀ àti òye ọlọ́run àfi fún ẹ. Gbogbo bó bá ṣe ń rìn la gba ọlọ́run ọba. A gbóhùn àdúrà ẹ, a gbóhùn ẹ̀bẹ̀. Ẹ̀kọ́ ẹ tó ń kọ́ wọn ni wà níléèwé la gba ọlọ́run. O ní ṣe ẹgbẹ́ ni o, bẹ́ẹ̀ ló ní kẹgbẹ́kẹgbẹ́. Àwọn tí ò yẹ kó rìn tẹ̀lé ẹ wọn ní tẹ̀lé lẹ́yìn débi tí ìwọ náà máa lọ rìn síbi tí ò yẹ kó rìn. I will be fair to you, Olua Tobi Loba. Ibadu, oh, do come. Then, for any ring, King Sonny had a ye, we, Kiwan, no, come off into Pepe, Lua, show, tan went to draw lightly. But why, it's a job, be near Johnny, but when but what animal kill or cock on Lady Age, lie, you can say, we, I will be fair to you.